0: sinwemɛ bɔ wò vɛ yana mɔ ɖi kɔnsɛ to ŋdi fii xɔɛ kaɖi bolo dzoko xɔɛ ɖi bɔ ɛda tigba ne nuxɔɛ do kɔ nuxɔɛ bɔ vlaʋo wò yi vɔgoe agbɔ ayitsi bɔ adze edema sɔnblo dzi xɔ tso na se xu tɛkpɔ bodu nu azɔ yi ne wɛ kayi ŋdi lo vɛ wò nu ba dɔmɛ ti gbeɖe kɔ mina sɔ ta kabi tɔn dzo lo blo nu kpitikpiti kaka bɔ aɖo nuyɔɛ ne bɔ atigba ne bɔ yɛn do nuxɔɛ do kɔ nuwi bɛ nya wi david wò adze ka xɔ dzi dze kɛkɛvi dɔgbɔ wò alito alito dzi dze o edema sɔnblo dzi gbɔn alito alito bɛ ko ya nye ixlixɔɛ kpo ɖe nye ixlixɔɛ gudo bɛ ɖɔxɔɛ ŋtɔ yini wale bɔ esɔxɔɛ yi sɔ kɛɛ kpo ŋɔ ganyawo yɔ lɛ yi lɔ yi wa zɔn mɛ azɔn kpo gbe ne gbe wɛa mɛ nɔ le nu kpɔ mɛ nɔ le nu kpɔ gbɔnu mi dza wa ŋdi ɖugbɛ mɛ fiyɔ mɛ nɔ kɛklɛ gbɔdɔ kpɔ dɔ mɛ dzi nu yɛ ka kpe wo ka dze kagbe nu gbɔbɔ pɛtɔra wa dzi mɛ sɔdo mɔ ɛdɛ ŋdi lo vivi nu do kpɔdɔ kpɔ mi tɔ abe mɛ sɔdo mɔ adze wɛ bo ŋdɔ mɛ dzi ɖi mi dɛ fɛ do wɛ nɔnɔ wɛ sɔŋ ba sɔ ŋdi bo dzamblo ŋu nyɔfin hui ɖi xɔ bo kpɔdɔ mɛ dzi vɛ dzi nu yɛ ne yɛ adzamblo zi mɔ alɔ na bo nyɔfin hui ɖi na evɛ ŋu dzo do wɛ mɔa eya kpɛ ɖi ŋutoro mi tɔ ŋdi lɔ mɛ dzi egbe si gbigbe ŋdɔ mi trɛ kanu xɔ kpɛ ɖi yɔ bo do awɛ ŋdɔ mɛ dzi ɖo adze si gbigbe ɖi lɛ ɖi lɛ bɔ gege mi tɔ mi nɔ yifi ɖeɖe bo ŋdɔ mɛ dzi mi tɛ sɔxɔ ada tɛ dzi wɛnyi bo nu mi na kɛ ŋdi wɔ ema mɛ mɛ ɖe bua esi ama mɛ kui wi ɖi bɔ eno tsi ɖɔ mɛ dzi gbe xolo mɛ mi ɖe kpɔm bo ɖa xɔ do wɛ ɖɔ xɔ nye kɔnɔ ɖɔ tɛgbɛ fi ɖɔ mɛ dzi mi dɛ wɛ nɔ bolo mi dɛlɛ mi wɛ ti bɔ mi dɛ mi ti mi wɛ ɖi bɔ mi ɖe bɔ mi ɖe nu mi ɖe ɖa li ɖe ali ɖe nu ɖo mi sɔ xɔ wa bo nu fila fo nuyɔ yi wɛ ɖo wa ma to fia na se gbɔ bɔ to na se ya mɛ ka yi nu kplɔ mɛ nuyɔ ɖa xɔ dogi de nu gbolo na sɔ to yɛ na su mɛ ɖe na yi nuyɔ ɖe mɛ nu gbɔ lo do blo xɔ do tɔ na. Mayi o nu wa mi ɖe esi dakui mɛ dzia kana gbɔ ma mi lɔ mi ka sɔ do te wo ba bo mi ni sɔ nuyɔ mi tɔ ɖe su gɔna bo nu mi ni ma nutovi su nutovi yɔnuɔ mayi nu wa le ŋkɔtɔ si dakui mɛ dzia mi da esu mi na gbɔgbɔ mi mɛ yi ŋtoro mi tɔ lɛ si gbla mɛa kɔnɔ adze xoeɖe xoeɖe nu ɖo ta dzi ɔsi gbigbe lɛ bɔ enotsi to ale le ɖɔxɔ enotsi nugbɔɛ mi si kpɔn to ene wo bo ŋdɔ mɛ dzi fi ɖeɖe yi lɔ mi gamɔ ŋkɔtɔ mɛ wo nu mi gɔn aɖo ama yi mɛ ɖi ɔtɔn ewa dze to hehe nuɔ ame ɖi na mɔwɛ a ene wɔ sɔbɔ si gbe lɛ yɔ mi nanɔ sɔxɔ da tɛ dzi gbawo le yɔ mi nɔ gbɔ sɔ gbɔn fi ɖeɖe yi bo nu kplɔ mɛ ɖeɖe yɔ mi hlɛ yɔ mi na kplɔ mi ɖe eyi mɛ ɖe ɖo to dzi bo se yɔ edze na mɛ ɖe ma ka ɖo to dzi adze wɛ yɔ mɛ ko yi mɛ le wɔ itele yi nɔ ɖo to mi vlavo lomɔ kɔ yi lɔ vlavo alɛ yɔ yi ma yi fi ɖe yɛ na ɖo to yɔ nu adze xoeɖe xoeɖe nu bɔ nɔ nu atsi mɔ ka tsi mɔ ma yi dɔdze yi kana ɖɔ wa dɔdze yi nɔ ɖɔgbo si ŋutoro mi tɔ alekpe hawo mi tɔ esi oxo wɛ mi se yɔ esi aha wɛ mi se yɔ yɛmɔrɔ mɛ dzi mi sɔ ne yɛ do te wo nu ɖo kpoɖokpo mi tɔ mi kɛ ŋdewu yɛya yɔ ena yi ɖɔ mɛ dzi mi kplɔ nu to mɛ ena yi ɖɔ mi kplɔ nu gbe yɔ mɛ ena yi ɖɔ mi kplɔ nu nɔvi sɔ nu nɔvi yɔnu mɛ gbɔgbɔtɔ gegegege koro ma nyɔ mɛ bo mɔrɔ mɛ dzi wa dɔnzɔ wa yɛ mi ɖe mi tɛ blu ɔdɔn ɛdɔn mi ɖe nɔ yi dolo nɔ gɔn kun tɔn amɛ wo nu kun fiyɔfiyɔ dze na yi yi dze si yi dolo gɔn kun tɔn. Àwọn ẹ̀ma ìnù kún fíọ́fíọ́ àjẹwẹ́ ọ èyí tó ẹ̀ná tán kù ọ̀nù dẹ́bù bá lè tán kù wá àkìrírù mi pa tó fi lo yín lè tán dùgbé vosadán àkìrí ní ẹ̀mọ́ ẹ̀nà yìí lọ́lọ́ ọ̀hún mi nàpọ̀ lọ́mẹ́jì ndéńdétí ọ̀pẹ́tọ́ ẹ̀mí yé mi jàbí gbogbo ọ̀hún mi nìyàn pọ̀ dún yín mẹ́sẹ̀ dò lọ́mẹ́jì mi yá bló gbé yìí ọ mi blo bɛ dɔn ya kaɖa fia tɔn ya bi mi blo bɛ dzexɔe tɔn nuɔ mi la su ilo gegege mi to mi no tun do ben ji je hwe tonu na suwa do atu mi do ben ji nu ye wa gbi mi jatin ye e je hwe tonu mi na suwo mi na du le ton li do me ji an lo bo wa nu yan yan me nu dagbe ewe ana blu ga ine me do glesi le kleton bo so gba te kwin o de wo to do o e ndo me ji mana wu nde ni yan we o e na blu wa e mo ro me ji na wu nu mi wọn ò wù gbé kájà yọ ẹsẹ àyìn gbàdé kún atọ èmi sọdọ tó àbí wèdè èmi sọdọ tó yà ẹhùn bìọ kandeli sàrànà kò tí ló pọ ẹkọrọ mọ gbàdé dédé bẹẹni olùkọ tí ló pọ ló pọ atọ mọ dàgbà yìí ni hu yọ mi pọn ẹni yàyà mi nà tún lọbẹ jì gbẹwẹ yìí nùkplọ tẹ dàhó èmi hẹn mi nà yíye lẹ tó tẹmí tán lẹ yàyà gbate e ato ye e wa ja wu gbe lo wu bua na gbade na na yo ere mo goti aton goti we e tele n goti lo kuwe goti lo kuwe gbade aton ye ablo ado e no no goti wa e re n pon de wu mi ton mi sin e re n pon de wu mi ton mi ni kon pon de wa mi no pon de wu de bua pe ka yin wo bla ori su tete ngbe ton lo no ro chokoto mi ton meyan e ro fi bo mi he mi na ba no ro chokoto mi ton bo mo mi kono joto lo no ai sokoto ra honi to me fi yin fi fi le bo mi no e bando no bi la situ me akulo pe ro to da we keton ati za da ho da ho ple de bo tro me di mi na tan de ben kebe da bo mi de me o ti gwo mi no fe do wa mi no kan bi mi de wọ́n ti wù yẹ̀yà wáyé nọ́mẹ́jì àyílòpọ̀ jẹ́ mí lè nùgbò sí pàbí ló kànjọ́ ló pọ̀ rò àgbázá mẹ́ lówó àti ìwúra jà ẹjẹ́ ìwúra yọ̀ wá lè sẹ́gbọ́n rà jà ẹjẹ́ sẹ́gbọ́n rà yọ̀ wá mìhẹ́mìnà kànú bí ẹ̀mí rí ẹ̀pọ́n vlavo àti sísẹ́ ìmìnà yìí lọ́rọ̀ tààtì ẹ̀ nẹ́dìbọ̀ nọ́fí mi tán ní jẹ́nu lẹ̀ ìwẹ́ náà dòrò tán wọ́n yí sọ àti ẹni tìǹbù wa dodo fi yàbí nùkún ẹni tìǹbù wa dodo bẹ̀rẹ̀ tó mẹ́yàn lùtàjì àfọ̀gọ́ kọ̀mí dẹ̀tàn fi yọ ẹránṣẹ́ lè dìrán sẹ́gbọ́n rò dàn wẹ́ à àti wọ́n sì rò mọ́lọ́ mi lè dúró gbẹ́ yé nùgbó bẹ́ẹ̀ mọ́lọ́ mẹ́jì àti ẹni mẹ́ àmọ́ yìí rò nà sẹ́wọ́ ẹ̀dì dìrán sẹ́gbọ́n rò dàn ẹ̀yán wa sì lẹ́bàá bí pọ́ bayi xami tɔ ninu mɔnu pɛri lo asi sɔsi dɔnbosiafi bɛ sɛn de nɔ sɛgbɛn ya omi dɛmi da yi kungba de bo hami na da yi o ma ati abi bi do ayi bɔn ne ka gbɔn dɔn jɛn wɔ bo bo no gosi mi hami na kan yɔmi de bɛ dɔ tun lɔ sɛlɛ kun do kpɔ o kolɛ kun do kpɔ o nu eyin vlavo suru hɛ gɔn eyin nu bo pe karo dɔn vlavo nu yìí nubɔ ìfɛ ɔwɛ lufi yɔ eyi nubɔ yìí nuɖuɖu tɔn fila vo hɔn lɛ bi yìí nukpɔ wa bɔ hɔn lukpɔ wa nana mi ya ayi lukpɔ lukpɔ do nu yɛ dze xɛ ye ayi lukpɔ lukpɔ do nu yɛ xɛ na kplɔ ye ayi lukpɔ lukpɔ do nu yɛ nɔwara yi mɔ nkɔtɔn dzi ye bɔ ŋdɔmɛdzi yi wa gbɛmɛ nukpɔ te ŋgbɛdzo bɔ numi ba bɔ nukɔ yi na ti nu mi de yɔ mi nɔ kanu bi yɔ mi de egbe jan togbe mɛrakɔ sɛto tɔtse do lɔntɔn ewɔ nɔ dɔ fi tse nudebu debo nugbɛtɔ defo na kplɔ wi bɛrɛ nu bo li to ti te ŋgbe tɔn bo nɔ sɛnkui dzi ne hwi de sɔ ma ko kan bi yɔ hwi de kpɔn a kan bi yɔ hwi de mayi de ni bɛ dagbɛ yɛ a legbeze de bɛ kple bo dagbɛ yɛ a tse ẹ̀jámlan kanu bí ẹdọ méjì nu yẹn tó tán báyìí nìka gbẹ bí ẹmọ tó nùgbẹ yọ túbọ àtọ dì mẹ yọ kan bí ẹyẹ mẹ ìdàgbẹ ẹdọ méjì nìka gbẹ yanjí bọdú tsi lẹ ẹmí ro tó bá nu lé wẹ ẹdọ nu ẹdọ méjì náà ṣe ní nyọ mọ nkọtọ gbọn amúlọ mẹnu wẹ àbí iná dọsẹ tó gbọn alọpàdé bọ kó ẹdínwó náà àjìtó ẹdí ẹdí ẹdí ẹdí bàrà mọ nìyọ ẹdí mẹ àmọ àmọ́ máa kan bí yọ́mẹ dìbò àbò ń dọ́mẹ jì í mọ̀ jẹ́ ń wọlé kpóhùn pàdé tsàkpọ́n náà dọ̀kún kpóhùn. bon mi rifo no a kplon yo de dro e gbon be na ki ho gbon yo mo na ki we gbon para no mo su deji bura yin mono hun e pon pe me kakaka e mi ronu le bi yo da linu alinu alile bi ro nuvo bi ka yin do po wa de gbon e lok ji gbon o itoru ton mo e gbon de ji gbon mo wa fiya e gbon fo peri peri fode umi tan wayi no meji nukun o tin dimo mo to de keke de avion de sin ba to de sin to de me ka tin be ko yin gbidin ma si ze moto re de tin be ko yin gbe ma si ze ba to re to ji hundo ni re me de tin be ko yin gbe jo me hunje kan do sin ene le biyo mi lo li pon a pe ti ro meji wo e ma wo ru bole da mi pe to le ro kun lo mi no le nu pon a mi ro mo po un o ti abuni ka vi ro hun bo nu wa po won de juro mi pe yo e sin we e lo wa ha mi gbe o mi le su mi no ibe ni wiwi lo no ibi ku do ko e bla o pere ro kan to me bo wonu zinzin un turu mi to ka re ku eso huya rai me ra khale pe ha ujine lo propo mi to ro to ji bo se ha mon ko ton le yo mi rien mi na ken do nu yue ru hamon koto me wo mi ya chi mi rien mi na ken do nu yue ru hamon koto me wo mi rien mi na ken do nu mi ya chi mi ra khoro khojo khoa e ka rien na fo nu yue sin raine ji men go bo na le fo gbe me ton le su toa abi to e ya ko yin nu yue pe ru hwesi o ko pe we ya sin yi to go we eno meji aro sin defo babo na ma kon to yo pere kon pe ya defo so si ji ya egbe din wa kan tun lo meji nu ho ma mo pon pere ru pe to me ya e ron jera kon ri o ji atun wa nu ho ma mo pon pere ru pe ko to me ya e ron jera kon ri o ji atun wa e ka ko je pon atun wa me ri pin tan ton wo ya ba ro benji mi yan kon le hoyo kwe botun we dey bi hwi fon le ko ro benji nu yan di khawe ro ku da jaru me ara tu me ri eto bra kon tu yi ya fi pe video ro benji ma yan blo wa na do bo wi flavo bo me do mo na do benji bo won ni adu wo wo e o me de fo yan fe bo yan ni bo ro benji gbere bon e do mo hun me de me ko de jenzo ro fen ni fun pa ni hwe bi yo mi do na yon no ti ting be ton da lide a lide nu bo ma chi chon no po pa de to to ro hun bo jije o mi ni yon no bo ba to nu ti ting be ton yo ma ba to nu a e do yon no ya hun me ra ho ta vida ho ke mi ve yin pe su bo ju bo to o toro mi to le yo me juro na kendo nu yon e ha ni yon na mi me yo do propo mi tan alokan e do terun mi do po vo ko nkun po gbanu kun ko kara ton gbanu kun we do po vo ko nkun po kande ko kande nkun po ko nkun we soja ke ufo ro 01 21 31 45 32 01 21 60 41 22 bo nu yede de tin bo mi khemi la foro khaine me bona ze bo san pe mi tona bona kon no zona no gbo ra li ri ali di nu mina so lo so e wa ibo lo wa mi blo ha o peta tutu ma hotu mutu ra ma lo ni be won je vi fi mi ni no mi ken do ndi ni wu lo taji o hoto mi bo me yin le le mi ri wa kanu ma ibe ne ko sia me ti kanu o donu sia
1: ta bo ti kanu mi do
0: mi to chana mi mo na mi o su mi foro
1: je na yura mi da alatin
0: jean alatin
1: yura mi so mi no
0: e yo to e jean do meti mi na kendo ale pe ha o sin kan dagbe dagbe ni yin pe su mo jobo to o mi na kende unu yo e me ra ho na ro ha mo nko to me mi ka si ze lo zan pe mi tona mi ka si fo njo nde me adin gba edo wa abi ko jo ko se si wedo
1: ho jo ho edo
0: ho te mi mo do mo nko to nu pro me te mi
1: ni a ze ha me no to nin de ta wa ga de me ro a mi ro ko mo me he jin ro e o yo do da yi ro sọ́dá yìí sọ sọ́rọ̀ yìí àtìnà ìṣòro àtìnà àmì tó àgbòzíndé rẹ̀ sí ọ yẹmọ̀rọ̀ hàn hó ìtàn lẹ́kọ̀ọ́ ìdè ìwé àkàrà rò gbẹ̀mí sí wú ẹnu kò dómẹ̀
0: mọ̀wẹ́
1: bíi ọmọ dà yìí ní àdó gbàdó nàbúdé sísun rẹ̀ à ń yà
0: mọ̀wẹ́
1: mẹ́rin táfù mẹ́rin gbèjì gbọmọ rẹ̀ mi náà tó jẹ̀dọ̀kùn gbọmọ rẹ̀ yà mẹ́ yíyan ìrọ̀kẹ́rọ̀ èmi náà tú azé mẹ́jì táfù sínkẹ́ gbọdọ̀ òbítọ̀ yọ mẹ́ kákàbọ̀ bírọ̀ yìí nù kákàbọ̀ bírọ̀ bírọ̀ èédó dìprọ̀m lọ ẹ̀nà àti àyìnfẹ́ gbogbo náà bà ló ń kọ́
0: àbí o
1: bẹ́ẹ̀ náà sán kúẹ̀dẹ́ azánlé gbọ́dọ̀ pẹ́ ọmọ ikọ́ mímẹ́ ọ táfù amúnútìvì tàbí àkàràkì tọ́tọ́ bí tí ń dọ̀kun jù bá gan àdínà bọ̀ tọ́tọ́ bí màsìngá yìí nìkan bọ̀ ìfọ́nbọ̀dọ̀ àlẹ́nà ìbọ̀dọ̀ ìfọ́nbọ̀dọ̀ òòsà rẹ̀ ẹnẹ́ náà bí nà bí àhọ́mẹ́ tàbí mímú pọ́ bóbá ìdúró pọ́ ọmọ ìrọ̀pọ̀ kàkà kéèdì
0: tàfù
1: mẹ́ bọ̀ nínú ọmọ yíká bá sí iná gbọ̀n jíjọ́ sí àlejí mẹ́ máa sọ̀gá mẹ́ra ẹ̀nà sọ̀gá mọ̀ édè mẹ́ pẹ́lẹ́ bọ̀yẹ̀ kàkà tàfù mẹ́ torí ayé mi fún ọmọ ìrọ̀
0: wúdò
1: tàfù mẹ́ gbogbo ọmọ ìrọ̀ tó jẹ́ dọ̀kun dọ̀kun ní zero rẹ̀
0: àtẹnu
1: àyè kí kíkà bò kú òbítọ́ lẹ̀ yìnyínná dòbò náà ìdílẹ́bọ̀n náà yìnyínná lẹ̀ bí sàbí sàgbẹ́tìkà ńdọ́gbẹ́ náà mi àfọ́ǹdì
0: ẹ̀rọ tẹnu tí o yẹn náà wíkì yà láti
1: ńdọ́gbẹ́ náà gbòòjì náà hótò mi bọ́rọ̀ tó dọ̀
0: ẹ̀yọ́ ẹ̀rọ tẹnu sí ànọ́fi àgbọ̀zùmẹ̀ ò nọ́fi ò sàn án láti ẹ̀rọ tẹnu ìdè sùn títẹ̀ gbẹ̀tọ̀ ètò
2: odo olórí ìdàgbò tí kan.
0: ní ẹ̀mí dẹ́gbọ̀n pẹ̀tọ́ ṣe.
2: pẹ̀lú jago.
0: ló fi dúró sẹ́wé nùsù.
2: mi ló gba oṣù rọrùn òfin.
0: mi wà ló jago mi àrísà
2: àkísù. mi ló jago.
0: mi dọ́gbẹ̀ àkísù hẹ́nu mímẹ́.
2: yẹ bírò tọ́jú bó ṣe ṣe ẹ̀ sọ.
0: bónú mi ló yí ẹ̀ bá kògó mẹ́ta kó rísà àkísù mi dọ́gbẹ̀ ní ọ̀kẹ́ bí ọ.
2: èdè sọ̀rọ̀ tọ́jú bó ṣe dàgbò jíjẹ yìí
0: òfófó ẹtàn dàgbé
2: ní ìlú gbẹmakúwa làgbájọ alẹ pé hàn ó
0: àbí
2: égbò náà ní àmẹ
0: ẹhùn tún kó dọmídì kànjí
2: égbò yẹn sùn láfàbíríkè ńlọpọ bẹẹ bẹẹ náà ń ṣá trọfì lọhùn níbọ náà sí bó ti dà sí màtẹsí kwẹdíjì à ìkàràmọ
0: gànjí
2: ìkàràmọ dàgbò jíjẹ yìí
0: wéyí tó ìfófó rí sa.
2: alẹ pé hàn wọ ẹ ń tún lẹnà ìwẹdọ akọ ajáwí dé rẹ yéé nínú ajáwí yọ ẹ agbọmẹtọ ni.
0: àbí.
2: kókún ẹ ń tún lẹnà nàdọ̀nà ọgbọ̀n mẹ́ta ajẹ́ mẹ́ni à kó dodo kó dọ̀ gbọ́dọ̀ gòsí tagolo tọ́ mẹ́ ẹnu tó fọ̀ gbé ọ bọ̀ fúfú ní àlọ ọ̀hún atọ́ ọkọ wẹ ọ ní fóònù wa rẹ bẹẹ fẹ àtúntò náà mọ alùbẹ kẹwàá díẹ tó mọ yẹn sí fún gbé.
0: mi ní ọdọ wọn tẹgbẹ.
2: bọnu wáyé pọn àsọdọ àgànni lẹbẹrún fi fún gbé lẹjẹ fún gbé jíjẹ
0: ní ọjọ
2: bó tọ́sà pọ sẹnu mi. ẹ bẹ mi gbẹ subú ojú òbòdó.
0: ẹdọmọ hàn ẹdọmọ.
2: ẹ ní àmọ gbẹmẹdọ wọlé alábọlọ gbẹ ọkùn lónìí sú ọ adéǹgbà àdó rẹ.
0: àbí.
2: ní àwọn ẹ yìí lànà àwọn àdàlọ à ẹrọ kan fẹẹ náà wà lẹbi kúrò àfọn kan rẹ
0: ganji
2: sọ ọ̀n dáínà bí ẹrọ kan dù ní àkàwá yìí nílẹ̀ tún yọ ní àtàgbẹ̀ tó ìdìpẹ́ tó ń tó sì gbẹ̀gbọ́n fún yíyọ zomẹ zomẹ ọ akó zomẹ ọmọ ẹfin fi tóbo àárò dàn láyé rẹ.
0: tọ́tí ẹ̀ náà dọ́mẹ́jì zomẹ ló fi tì yà fi ẹ̀ zomẹ
2: bìíye ẹ̀ zomẹ ọkọ̀ ẹ̀kọ́ zomẹ ẹ̀kọ́ ẹ̀fi fún nù àbùrò àyè láhọ sọ yìí àbùrùnú fi tó lòlù kúntè máa fi ń wòzà sókè yà.
0: ganji.
2: bá a fẹ́ àbùrùnú mi ní fòfi. yẹn kó yàn ní pọ̀ ẹ̀kú dọ̀bọ̀ ẹ̀rọ jẹ́ tẹ́mítọ̀ jìnnìyẹ náà kó jìnnìyẹ náà kú bọ̀ káwọn káfíńsì wáyé jẹ́ ti sẹ́mẹ̀. pọnkan bí ẹ̀rọ jẹ́ yẹn ní kàmí ọ̀tọ̀ tọ̀nà dọ̀pẹ́ fún tọ̀nà tẹ́ẹ̀dọ́tẹ̀ yàrí.
0: vlavo.
2: vlavo non gbe ero ye bo ma ri klan meme mi ni wa wiwe lo kwe lo grofi bon ne no ze mele voto do mo pon do bon se rai diwe rafin no mi tole de o hanji to bon no rafin no
0: ganji ganji
2: rafin no le roswa ma o ba je nga na dajue la ndo na blo to pa fin na se wa bo ma te mo kwede de ji a nene na blo no ida lo chi amo yo eh no se dile do to ha ku to me bo nto fi na ba ko ku yo se ambe esu wa je ko ti me jiro ga do ko to nbo ma na ne hu mo be da ne hu mo fi to na la no te to me bo ji ha mo me fi a me me gbe to le o azo de me mi de a mi ni ma do no ko me bo le mi je te no nya nya me lo do o azo de me ni wa ha mi bonu mi ko mi de mi o to mi no ze joni e wa do a o chodo e ko to mi to chodo le bi na bi o gbe za me ni fi de a ta bo fi to e no la fo nya fi ti me le fo fi e no la fo nya bo mi ko bo fi wa to no tele pon e aye ho so yi na bo mu fi to e si yo na bi me bra yo mi gba ja mo to e na gu so amo e de tebe te bo to e no agba ko amo me le fo fi e no agba ko to yin yo ni we omo buku oshi paro di dowe o aye ho so fi to do kwe pepe me ran yin na di de a le di teme teme ba ho gbe ze do mi pa bo mi an do do ile so lo gbe me fi mi ka no to ran
0: mi no to ran
2: o ro da bo da bo da bo ho e ke ze o me bi hui
0: era no mi resu si a
2: zo ko kan bi ka to ho
0: e yo era te mi resu merako Richard Kisu si jono mi din sande le weekendo merako le kwe ha osin nu yon e de o ha ye me pe so lo jobo to yo o gbe lo mo don pere kon e don ton gbo a e no ton a e don gbe me ti kan won ton osi a
3: o ve di di ajara me de jono ta ko ton to si fi e di agba si do fi agba si kwa e pa do pa pa
0: na mi tira mi
3: do mi ton to to ro me yo yo mi do ko lo do on vu
0: mo ko abobo
3: si ma do kento na mi tira mi do to
0: mi to
3: radio to pa
0: mi to chan na mi mo ro vu
3: da bo tinga
0: da bo si pe na tia mi
3: ni do kere mi ku do a ze gbe do
0: ni a to kere ma yo na mi amo
3: eh
0: adura no da gbe kanji to li ni ye do mo mi to kere mi ya i do ko ro me de to dole na ina do mi
3: o to da gbo bo to kanji to
0: cho ina che na wi gba o
3: da botinga
0: wey
3: ah ijo wa sanga gbe garan me ko ton
0: amen amen
3: o e do ki ado do mo me ho le kere to azo wa ko se o ha ne di bo mi o do de ji to ba di me ke ji de wa to radio de bo
0: ah bon
3: bon fon ale pe ha o lo no gbo kaka bo mo do mo e yo asino ye we ho do to ayin go so ni le po pe te ton
0: abi abi Azizalawe bi yodo meji mi ni kende ube do ito kende u genye tu wame.
3: Pacha mi ma uo suwe to alo somi ya mamble mi se to radio. Bo mi do ho deji to mekreji de wa iti.
0: Ho jo ho se ya.
3: Radio da ho di mile sun koton to mi de don. Yes for FM.
0: Ayo nse ya nse ya.
3: Ah bo mi do ho deji.
0: Amro meji nde hwe nu suwa Azizalawe di suno sonu kwen tu oji ya. Nmo nkoton do kundi weme.
3: Ke mau ela
0: kera mi da edi gbe edi kasin gbe po mo ko ni fo
3: o gbe me ma gbe lo me ma vene do ko ni lo be ya o ko o ti so ti ko de ba ye wa to di dodo mlo lo ni do yi wa mo do me de to nyira kan o si nu wa ka nyira kan to me de wa me lo so ka gbe de me pon ya
0: ah
3: so le te o tu e to ni no do to radio ko kana ko ka fe ti le bo pro de to ha me le no vivi tran wa
0: ganji ganji amara ko de ko
3: so le te o tu e do do mo e do mlo lo gbe to de ba jo jo ja o to yon di bo wo pe ko to po do le bo yon lo mo ko e wa de nu e to ton bo do mlo ye ni de o vi lo son ko me e wo e yon da gbere vi lo jaran wa ne to gbe me
0: e ba yon
3: e wo ga me he so po do hi po yi
0: ganji yi do mo
3: Bon mi ka to ko mo ko ton leti o ka dodo mlo mi ma mo yin aka mi le so le ko to yin aka lo do to ayi gbadi
0: abi na
3: wa to di dodo mlo le wa ha son ti
0: abi
3: ye de bai ten to ko gbe bo be ta fe to ko gbe amu yin aka no vito e ton bolon ba ndo amu da gbo vito e ton bolon ba ko de me bo ka do vie mi le ton ni nko ye me ka so bai ho ton bo to yi po gbe to po amu me lo sin o vi adan to gbe gbe bo amu ko bo ajo to bo ka je ko gbe po wa pon baba e ton do ni wa mi ba me bo inu a

ẹnì máa ṣe ìtọ́ pàtó mi tọkàn tán mi tó gbèrò pòròpó mi tán ẹsọ tó tẹ lọ́dọ̀ tó ń wálé nǹkan tán ẹ̀rọ mẹ́jì gawọ́ sí àǹkété mi tẹ̀lẹ̀ kan mi àtógbè mi mẹ́kọ́ mi mẹ́lú irọ́ lẹ́bi pé mẹ́kálẹ́ ló tó mi ló gbèrò bá kan ó bá pò mẹ́má ká àjìbò bá kan rí abọ́ ń ló tó mi ẹlẹ́bi ọ̀ mi súnpọ̀ mi tó gbé mi mẹ́jì rán tẹ́lẹ̀ mi kákà sí a david akọ́kọ́ ẹ̀rọ mọ́ jí